0: yẹ kò ṣe mọtìrì admission mo ní mi ì tí rẹ ní tí o ní ha kí ló dé o ní mi ì tí rí o ṣe di láàárọ ìdádì tí ń tan dátà tí ń rí wo méèlì mi báyìí lẹ́tà táwọn kọ fún mi wọn fún mi lẹ́tà pé kí wọn ìbínú wa àwọn òní lè fún mi ní ọfà lẹ́tà ọfà ha mo torí kodò mo ní ọlọ́run ṣe bí ọba mo mọ̀ sí fúrúgbìn torí kinní yìí mo dẹ̀ tún bọ́ ní májẹ̀mú lórí kinní yìí dádì ǹjẹ́ tí gbọ́rí òwúrọ̀ mo kàn lọ gbọ́rí òwúrọ̀ gbọ́rí òwúrọ̀ tán dádì láàyè ìgbà tán fi sẹ́ndì mẹ́sẹ́jì dádì tán sẹ́ndì mẹ́sẹ́jì báyé àwọn ò lè fún mi ní ọ́fà sígbà tán tún fi sẹ́ndì mẹ́sẹ́jì sí mi páwọn ti fún mi ní ọ́fà dádì kò tó 3 hours tí mi bá ṣe mistake kò tó 3 hours dádì dádì nígbà tí n kọ́kọ́ rí méèlì tí ń wo méèlì mi wò para ẹ̀ọ̀kan mo kọ́kọ́ rí wọ́n ti fún mi ládmíṣà bọ́rọ̀ mo tún rí méèlì láti skul náà mo ní rọ ni mo lọ wo pọ́tà mi wò mo rí pé lóòótọ́ ni dádì.
1: sọ pé olúwa o.
2: agbára tó fi sínú ìrì òwúrọ̀. ẹ fi lànà fún mi. oya agbára.
3: ọkọ jésù.
2: ẹni máa o. agbára tó fi sínú ìrì òwúrọ̀. ẹ fi lànà fún mi. lórúkọ jésù ti nasareti. ẹ fi lànà fún mi. in the name of Jesus. yes. olúwa wa.
4: Jesus name
2: alone. amen.
5: amen.
2: àdúrà máa ń gbà o.
4: prayer do answer.
2: sorí ìṣòro òní.
4: you see tonight vigil.
2: má mi sẹ.
4: don't miss it.
2: Mm-mm.
4: not at all. don't miss it.
2: agbára ọlọ́run.
4: the power of God.
2: agbára ọlọ́run.
4: the power of God.
2: agbára ọlọ́run.
4: the power of God.
2: òun sì ṣe agbára.
4: works powerfully.
2: téèyàn ò bá tí ì ní ìrírí agbára ọlọ́run rí.
4: don't have experience of the power of God.
2: bẹ́ẹ̀ni kan bá ń sọ.
4: if somebody is saying.
2: kò lè gbàgbọ́.
4: they will not believe.
2: because kò máa gbára. tó wà nínú ìrí yẹn.
4: because they don't know the mightiness in
2: that
4: experience.
2: oh my god mo sọ̀rọ̀ bí wòlíì.
4: I speak as prophet.
2: ní orúkọ jésù o máa ní testimony.
4: you have testimony in Jesus.
2: tó bá dẹ̀ ti san ore.
4: and once you pay your offering.
2: ore tó san yìí o.
4: believe that the offering you pay.
2: ìrè wà nbẹ.
4: there is reward for
2: you.
4: there is
2: return wà nbẹ.
4: there is return there.
2: orí ọ̀fẹ́ tó wà lórí ìwúrọ̀ nìyẹn.
4: that is the grace for the money due program.
2: mama yẹn ló san ore.
4: that woman said she pray offering.
2: mo ti san ore báyìí.
4: after paying her offering.
2: ẹgbọ́n
4: mi sa. lis ten sir.
2: ìgbàgbọ́ ni o.
4: is believe.
2: ìkankan sẹlẹ̀ lẹ́yìn ìgbà tó san ore.
4: something happened when she pay her.
2: o fẹ́ kó o bọ́ afẹ́ fi gbàdúrà.
4: after she paid her offer, I want to pray after
6: it. Ipe yin fo wo wa. Ipe yin fo wo. Olorun Mustafa o. O dabira. Olorun se bi oba. O se bebe. Daddy, mo ni eri kan ni o. O le kere bo to jo mi loju. Malaika Eden so fun mi pe ti mo ba fi le jeri ohun tun ma tun se le to ju be lo fun mi. Miracle alert. Mi gbagbọ pe wa too real. But to cut the story short, ore ma jemu this month only ka san 33,000 naira. Only yan le san ni ekan na. But ngba to di on the first mo san 3,000. Okan yen wa so fun mi pe o ti san 3,000 yen, o ti san na niyan. wọ́n sọ fọ́kàn yẹn pé láti ilẹ̀ mi n bá fẹ́ sanra ẹ má jẹ̀mú mi n má san tèmi àti ìdílé mi ni àtàwọn ọmọ àti iṣẹ́ mi mo ṣáà san 3,000 on the first on the second mo san 3,000 gbà tó wá dé on the third owó pọ̀ lọ́dọ̀ mi mo wá san 2,000 naira to call the story short dádì nígbà tó di àná àná jẹ́ saturday ó jẹ́ on the 6th àná on the 6th àárọ̀ àná tí mo jí mo kàn wo pos mi torí tí a bá tún ṣe program ẹ máa ní ká gbé fóònù wa sókè tí a bá ti san sọ̀rọ̀ yẹn tán ẹ máa ní ká gbé sókè máa ń gbé pos mi sí iwájú fóònù mi tí mo fi ń ṣe program to call the story short mo kàn rí 68,600 tí kò dẹ̀ ṣe pé ọkọ̀ọ̀kan ni ó send ẹ̀ sí mi mo wá wo sender name yẹn nígbẹ́ tó bá jẹ́ pé ope ni ẹni yẹn fi send ẹ̀ máa lẹ̀ pé nọ́mbà yẹn pé ta lélẹ̀ orúkọ tí mo rí níbẹ̀ ni àdúrà gbé mi ni mo rí níbẹ̀ kò sí any traces kankan láti àná mo wá expect pé tó bá jẹ́ pé customer kan ni ó fẹ́ rajà ló send ẹ̀ sí mi ó máa ti send titi receipt sí mi and mi ò ní any customer tó ń jẹ́ àdúrà gbé mi láti àná mi rí ẹnikẹ́ni kó pè mí pé òun sẹ́ndì owó 68,600 naira